0: News Time dans Richo, on va sur PFM.
1: On s'en prend, cari, cari. Il bon an, fali, fali, o. Ironi, ka, kiri, lewa. Ati, loke, okun.
2: Konkoso ti se afihan Goruzo ati Gauna gege bi oludije labi ati egbe oselu NDC nipinle Kano ninu dibo odun to nbo gele bi ile ise are se ti nke tantan lori aye ludara foran ti won fi ntabuko are orilede wa orilede US n gbero lati te owo $250 eleyi ti aworan are Donald Trump yo wa lara re Akude dasiko yeyin eyan wa iroyin kaakiri le wa ti loki okun lo tun de se ti gbon yin lati le ise aladun wa Zobi FM loni ti n se ojo eti ojo kokandinlogbon ninu osu karun odun 2024 balikis irewa mi ri lawa ni o ma karoyan un fun yin iroyin wa tosan toni gbera so lati ori adari egbe konkosia Rabiu Musa Konkoso nibi ti o ti se afihan Aminu Abdulsalam Garuzo gege bi oludije dupo gomina ipinle yi labi asi egbe oselu Nigeria Democratic Congress NDC fun idibo odun 2027 bako na lokede oludije dupo gomina labi asi egbe oselu APC eyun Nasiru Yusuf Gauna gege bi oludije ti yo dupo asofin arin gbogbo ipinle yi ni legbe ma asofin agba ile wa ninu atejade ti won fi sita lanode yi Oni won yan awon mejeji na pelu kikaju osun won iwa amuye ati ifaraji won lakotan won ni awon se eleyi ki isokan ati ife le gbile si ninu egbe konkosia ba kan na ni oni ode yi ni egbe oselu Nigeria Democratic Congress NDC yo fi ontelu gomina ipinle Anambra tana Peter Obi gege bi oludije dupo are won labe asi egbe oselu na Lẹyin tojo ohun nikan lo gba tiketi lati dije dupo are kaakiri korokondo orilede iyun ninu idibo abele egbe oselu na to waye ninu abajade ti alaga gbogbogbo ninu atejade ti alaga gbogbogbo egbe oselu NDC Moses Cleopas fi sita nilu Abuja oni bo tile je pe awon ni idojuko pelu awon ohun elo latari isimi odun ileya sugbon sibe awon oludije dupo gomina oludije dupo ilegbimo asofin ati ti ilegbimo asofin ipinle won yo kede won laipe be lo tun fagi abajade si dibo abele kan to nja ronrin loruko egbe na oni ayederu royin ati iroyin eleje lasan ni iroyin na lagbo oselu bakan na igbakeji are ilegbimo asofin agba ile wa tana ovi omo agege ti darapo mo egbe oselu Nigeria Democratic Congress NDC iyun leyin ojo mefa to kowe fi egbe oselu All Progressive Congress APC sile omo agege lo siso loju royan un lanu ode yi fun awon niroyin nilu wori iyun lati owo olugbohun safefe re Sunday are asofin tana ohun ni ohun yo dije dupo asofin ti yo soju arin gbogbo ipinle Delta nile igbimo asofin agba ile wa labi ati egbe oselu NDC iyun ninu dibo odun to nbo be lo tun fi atileyin re han fun Peter Obi to je oludije dupo are labi ati egbe oselu na bakan na ni eye egbe oselu People's Democratic Party PDP yo se ipade apero pataki lojo abameta yin nilu Abuja nibi ti won yo ti fontelu are orilede itana Goodluck Jonathan gege bi oludije dupo are labi asi egbe oselu na fun idibo odun 2027 ninu iwe apeje ti akowe gbogbogbo eye egbe oselu na ini emi mobong buwolu lo ti so di mimo ipe dede ago mewo owuro ni ipade ohun yo gbera so nilu Abuja igbese iwaye leyin ti igbimo ti won se ayewo ninu eye egbe oselu PDP eleyi ti Kabiru Turaki dari so di mimo ipe Jonathan ko nilo lati se ayewo ti won si kede ipe ohun nikan ni oludije dupo are labi asi egbe oselu na iyun ni ibere osu ta wa yi ewe Gomina Ipinle Oyo Onimo Ero Seyi Makinde ti so di mimo wipe Bimbo Adekanbi ni ohun fe ko ropo ohun ohun ni yo si dije dupo gomina labi asi egbe oselu Allied People's Movement APM lodun 2027 Makinde lo siso loju royan ohun lasiko to se afihan Adekanbi nibi pade polongo ibo ti egbe oselu PDP ati egbe oselu APM parapo se nilu Ibadan lanode yi èyí sì wáyé lẹ́yìn tí ìròyìn kan jẹ jáde wípé gómìnà Ṣèyí Mákindé fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè wa lọ́dún tó ń bọ̀. Gẹ́lẹ́ bí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè ṣe ti sọ di mímọ̀ wípé àwọn ọ̀bàyéjẹ́ kan ni wọ́n ń pín fọ́nrán ayélujára kan tó jẹ́ ti ààrẹ Bọ́lá Tinubu kan káàkiri láti lè fi bà á jẹ́ kó sì lè fi dárúgúdù sílẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lánàá òde yìí ni wọ́n ti fagilé fọ́nrán kan tó jẹ́ ìmọ̀ ẹ̀rọ AI ni wọ́n lò láti ṣe níbi tí Ebuka Obi ti ìjọ Zion Prayer Movement Outreach kan ti ń gbàdúrà fún ààrẹ. Bákan náà ni wọ́n fagilé ayédèrú ohun kan tó jẹ jáde tí ajìjàgbara orí ayélujára Very Dark Man fi síta níbi tí àwọn ènìyàn ti gbó ohun ààrẹ Tinubu. Iléeṣẹ́ ààrẹ ní ayédèrú ni àwọn fọ́nrán méjèèjì ọ̀hún wọ́n kàn fẹ́ lò láti fi tàbùkù ààrẹ ni. Wọ́n ní ìlọsíwájú àti ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ni ààrẹ Bọ́lá Tinubu sì mú ní ọ̀kúnkúndùn. Lórí ààrẹ bákan náà, ààrẹ Bọ́lá Tinubu ti sọ di mímọ̀ wípé gbogbo rúkèrúdò lẹ́kẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí láti ọdún mẹ́ta sẹ́yìn kò já sí asán rárá. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti fi sàmì ọdún kẹta ìṣèjọba ààrẹ, ààrẹ ní ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti yàtọ̀, ó sì ti gbèrú sí, ó sì ti mú ìfigagbága wà lẹ́ka ètò ọrọ̀ ajé yàtọ̀ sí ipò tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí wà lọ́dún 2023. Ó ní ìyàtọ̀ ti dé bá àpò ìṣúná ìjọba. Bákan náà ni àwọn ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ ti ní àwọn ohun tí wọ́n nílò láti fi ṣiṣẹ́ sin àwọn ará ìlú. Ẹ̀wẹ̀, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti ń gbèrò láti gbégi dí ìgbòkègbodò ọkọ̀ òfurufú láti àwọn orílẹ̀-èdè tí àjàkálẹ̀ àrùn Ebola ti gbìnàyá lásìkò yìí láti lè dẹ́kun kí àjàkálẹ̀ àrùn ọ̀hún má gbé orí wo orílẹ̀-èdè wa. Ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbajàbíàmílà lo ṣíṣọ lójú ìròyìn ọ̀hún lẹ́yìn tó parí ìpàdé kan nílùú Èkó. Ìyún lórí ìgbaradì àti ìlànà tí wọn yóò tọ̀ láti fi lè kojú àjàkálẹ̀ àrùn Ebola ọ̀hún. Gbajàbíàmílà ní lára ìgbésẹ̀ tí àwọn yóò gbé ni wípé wọn yóò máa fi àwọn arìnrìn-àjò tí wọ́n bá wòye wípé wọ́n ní àwọn àmì tàbí àpẹẹrẹ àrùn ọ̀hún lára, wọn yóò máa yà wọ́n sí ọ̀tọ̀, ìyún kí wọ́n tó lè gborí wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀fẹ̀rẹ̀ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí àjọ tó ń tẹ owó àti ìwé ní orílẹ̀-èdè US ṣe ti ń gbèrò láti tẹ owó tí yóò jẹ́ $250 olódidi, eléyìí tí yóò ní àwòrán ààrẹ Donald Trump lára láti fi sàmì ọdún 250 years tí wọ́n ti dá orílẹ̀-èdè America sílẹ̀. Tí wọ́n bá buwọ́lu àbọ̀hún, yóò túmọ̀ sí wípé yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwòrán ẹni tó ṣì wà láyé yóò wà lára owó orílẹ̀-èdè US, ìyún láti bí 50 ọdún sẹ́yìn 150 years. Bó tilẹ̀ jẹ́ wípé òfin àpapọ̀ orílẹ̀-èdè US tako kí àwòrán àlàyé wà lára owó, ṣùgbọ́n àwọn owó onírin kan ìyún coins kan ṣì wà tó ní àwọn àwòrán àwọn àlàyé nínú. Lẹ́kẹ̀ eré ìdárayá lọ́sàn tòní, ayẹyẹ Ballon d'Or ti ọdún 2026 tá a wà yìí yóò wáyé nílùú London ní 26 oṣù kẹwàá ọdún yìí. Ìyún fún ìgbà àkọ́kọ́, àwọn tí wọn yóò ṣe agbátẹrù ayẹyẹ náà ní ayẹyẹ ọ̀hún yóò sàmì 70 ọdún tí wọ́n bẹ̀rẹ̀ ayẹyẹ àmì ẹ̀yẹ ọ̀hún. Eléyìí tí Stanley Matthew ọmọ ilẹ̀ England gbà lọ́dún 1956. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ni jù báyìí lọ, ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. A fi tóyin létí pé Kónkòsó ti ṣe àfihàn Gorzo àti Gáúnà gẹ́gẹ́ bí olùdíje lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú NDC nípínlẹ̀ Kánò nínú ìdìbò ọdún tó ń bọ̀. Bákan náà ni iléeṣẹ́ ààrẹ ti ń ké tantan lórí ayélujára fọ́nrán tí wọ́n fi ń tàbùkù ààrẹ Bọ́lá Tinubu. Orílẹ̀-èdè US ti ń gbèrò láti tẹ owó $250 eléyìí tí àwòrán ààrẹ Donald Trump yóò wà lára rẹ̀. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ní ju báyìí lọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tí ń tòmátò ẹni tó ìdílé agbára mú. Sandra Kaura ló ṣe àkójọpọ̀ ìròyìn. Bàlìkí Ìzrẹ́wà Mirí làwà ló ka ròyìn ọ̀hún sétí ìgbọ́yìn. Ẹ̀yin èèyàn wa, ẹ má gbàgbé wípé ètò obìnrin ìdùnnú kò ní wá sétí ìgbọ́yìn lọ́lọ́ òde yìí. Àkú àṣekù ọdún ẹ̀mí wa aṣọ̀pọ̀ ẹ̀ Jumat Mubarak.

0: gbogbo ẹgbẹ́ mi ló ti dàlájì tí wọ́n sì ti rán ìyàwó wọn lọ ó kúkú wù mí láti ṣiṣẹ́ hajj bẹ́ẹ̀ owó ni kò sí ọ̀rẹ́ wa àǹfààní ń bẹ fún san díẹ̀díẹ̀ ilé iṣẹ́ kan àròtọ̀ anur travel and tours wọ́n ń kọ́ ni lọ fúnṣe hajj àti umura o tó sì ṣiṣẹ́ rẹ láṣẹ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ìgbésẹ̀ tí mo ní láti gbé kẹ́mi náà lè di àlájì tí ìyàwó mi ó sì di àlájà wo yàtọ̀ fún iṣẹ́ hajj ilé iṣẹ́ anur travel and tours tó ń ta ilẹ̀ eléyìí tí ìjọba fi òǹtẹ̀ jàn nípínlẹ̀ kánò o lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0806 977 4447
1: نور القرآن سنا وبنا نور القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وفوق كل ذي علم عليم والله أعلم وبه التوفيق والهداية رب زدني علما وحكما وفهما وتقوى وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكي بوبو أني لبوا أكي نكي كي أولا نكي كي أولا نكي كي البركة نكي كي تأو مكرا واتبع دوبة الجنك السلام عليكم ورحمة الله وبركاته بوبو أني لبوا nílé àti lóko àláfíà ọlọ́run kò bá ẹnìkọ̀ọ̀kan yín akínrapẹ ní akú àsálẹ̀ tòní bákan náà atúkínrapẹ ní akú àlàjọ ọdún akú àsìkò ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún àtẹ̀yìn àtàwá ọlọ́njẹ́ àṣẹláyé ọlọ́njẹ́àṣẹ nùdùnú kásìkò àláfíà ara èyí tá a ṣe àbí tá a ṣe lọ́wọ́ yìí abẹ́lọ́hun mọ̀jẹ̀ ká fi dágbére fáyé o mọ̀jẹ̀ eléyìí jẹ́ ọ̀kan tó kù tá a sì láyé ọlọ́run ọ̀lọ́lá ìlàhà ìlọ́lọ́ gbogbo ẹ̀mí àláfíà ara ogbó ọlọ́run kò fi ta ọlọ́run rẹ̀ ládàá yẹn rí akẹ́kọ̀ọ́ bá wa ìmọ̀mú wa gbà bàbá wa olóríire nì tọ́lọ́run fi dáadáa tí à ń ṣe lọ́wọ́ yìí tó fi rán wọn ìmọ̀mú wa bàbá wa sheikh al-iman ishaq zubairu onírèké adama allahu hayata sheikh atọ́lọ́ lọ bàkọ́ sheikh ọlọ́run àbí ọ́ ọlọ́run járe ọ̀rọ̀ pẹ́ o ọlọ́run járe ni olùpẹ́ ọlọ́run kò bá gbàdúrà ọ̀hún ju báyìí lọ níjẹ́ ẹjọ́ àbọ̀ òsínlé onílẹ̀ àwọn òsínlé ọlọ́run lọ́sọ̀dún ni abẹ́lẹ́ ọ̀hún àtàwọn àti wọn ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́run járe láyé àyíṣẹ́ bàbá wọn náà wà ọlọ́run bá kún wọn lórí ẹ̀ ìdààmú wàhálà ìjayà fìtínà ọlọ́run àbí ọ́ má dùn bẹ́ẹ̀ rù bá ìlà ìlà o àlékún ìfọ abalẹ̀ tí ìjayà ò ní pẹ̀kún ẹ̀ ọlọ́run bá ṣe fún bàbá wa àlékún arísìkí ti rọrùn tí ó sì ní pẹ̀kún rẹ̀ ọlọ́run bá ṣe fún bàbá wa ìlànà àfa ṣe o lákọjá gbogbo mufẹ́mufẹ́ ọba ọlọ́run kò bá fẹ́ fún wa nítorí bàbá wọn fẹ́ lóore lọ́lá alábàárkà yóò ṣe kẹ́kẹ́ kádàrà wọn ọkọ̀ mọ́kọ̀ lẹ́yìn omi bàbá wa ọ̀nà bá kọ́ fún wọn lọ́hùn ìlànà àtàwọn àti nítorí lọ́rọ̀ kíríkà wọn lóbi lẹ́bí lára lọ́mọ níyàwó níjàmọ́ ọ̀nà mọ́sà gbọ́dọ̀ nìkan kan wa o látẹ́gbẹ́ bá fàṣẹ o àwọn bàbá tí wọ́n wá àtọ́lọ́run ń ṣe kán gbé ètò ìfọ́dún kan dàmà alẹ́ òní alẹ́ ọpẹ́ ni ẹ bá ṣe alẹ́ àdúrà ni alẹ́ tá a fẹ̀mí orí hàn ni fọmọ àtúnṣe dá wa ẹ bá wọn olóore àti olóore wa bàbá wa alhaji àtúnba Ismail Olojo. Eh ton gbe ote yi fun ti odun kan fa se o. Ama yo ba ni ki be ni fa se o. Ko le ba se mi. Ki agbado to daye nkan kan la di enje.
2: Allah.
1: Ka tun ma gbe to odun kan yi. Awon kan to bere re.
2: Allah.
1: Aranti awon na si daaja lale yi. Dam ko sibata yiran ti won. Atun ran ti lale asado fun won. Atun ba wa oba Yoruba. Allah wa ti awon ti Olorun ko wa sade won ata je ka ro jire. Allah wa olori enni ambassador engineer murtado doctor alimi otisheshe
2: eh
1: se ba se o naam
2: sheikhu wallahu ya'simuka
1: minan nas
2: la takhaf da'aka wala
1: takhsha
2: la hawla wala quwwata illa
1: billah ataraf ma ba na ke ba ni ko odun ba se o aba oba ko odun eku yedun eh ko do ko odun olon je se laye o olon je se laye o lọmọ sẹ yìí mọ́sẹ̀lá sí fẹ́ ní kọ̀ọ̀kan wa àti bàbá àwọn ọba àti gbogbo àwọn ẹntọ́rẹ́jì ọ̀pọ̀pọ̀ta ọba yìí kan sunkún látọrọ fún la kí lọmọ àgbàdàn ní kọ̀ọ̀kan wa bàbá wa kọ́sìn àkàndé àbá àlùbáríkà àtọrọ fún àwọn náà ọba àgbàdo àti wọn bá ṣàánú fún wọn náà ọ̀dà ilà ilàlá àwọn akéwì bàbá ni àbá wọn lórí yẹn ni alájú wa muhammad jami ọdẹlẹ yẹ àbá àlùbáríkà àbá láàánú Allah anu Allah mo ju wa na eh ati gugu ati an ti o fa gan
2: eh
1: nke ati le yin so
2: eh
1: aje won se se bo mi na
2: eh
1: awon fa ore won ni
2: so temi ni
1: eh to kan le yin so o kan mi ni ta wo la nfa ni lati lati wa so je Dubai Allahu akbar to baba wa Mama ma jaga gole ye
2: oh
1: aba lo ba so pele pele o
2: amina
1: olon jari won pe
2: amina
1: nisu asiki won jo gbe lai lai
2: amina
1: igba won agba won jo gbe lai lai
2: amina
1: won ba do ti won olon awon ma ton na ti ko ma ra nu gba
2: amina
1: la kun faya ko ani wa ti aji awon ma jo daru lai lai
2: amina
1: atara fa aji wa abur kayya muhammad sa'id balogun
2: allah
1: won ba gbadu ata won na
2: amina
1: won ba shanu fa won na
2: amina
1: won ba do ti won
2: amina
1: awon ma tajudin gagawa gbo awon ta jo se lati
2: pe ba gagawa
1: muhammad tajuddin
2: muhammad tajuddin
1: gagawa
2: gagawa
1: won ba gbadu ata won na
2: amina
1: won ba shanu fun won
2: awon ni adua
1: e won ba do ti won
2: amina
1: gbo awon jama ko pata fa se o to ma awon odi wa afata
2: eh
1: that flower odu
2: allah
1: allah flower odu ya ahmed olonje
2: oh
1: atoro fun albaraka na lo ma gbadu awon
2: olo awon yen ti jeun jeun lodo won
1: baka yalaje
2: yalaje
1: lotoro lo ma gbadu awon na lo ba sanu fun olon ya nara nkobo won atoro fun
2: nara nkobo
1: gbadu ati won na
2: amin
1: ma sanu fun olon
2: amin
1: atoro fun gugu awa ta je annur
2: oh
1: ah
2: ta jo sise yi
1: ta jo sise olon awon ti oran fara ti wa sibi
2: allah
1: ki ya wa ya annur
2: oh
1: ajo hafsat
2: ajo wa hafsa
1: lo ma gbadu aya na
2: amin
1: ba sanu fun olon
2: amin
1: ko la fer ba se fun bale won
2: amin
1: da mu wala won la ila ila aki mama tawfik fanicho aki wala ko ba aki wa aka ba kalambi
2: ba kalambi wa shafi
1: eh barko odun
2: oh
1: asai sa odun
2: kuye dun
1: wa na ida kya wana
2: oh
1: mama ta na
2: ore yin pataki pataki
1: la ila ila allah aki ba ma afa abdul latif
2: allah
1: ahmad tijani
2: oh tan jebe
1: chifla dan nu
2: allahu akbar
1: barko odun ba sho kuye dun
2: anu
1: nse sa jara gugo
2: ah to

0: bila shadid
1: ajau ari pe ni inna shukrallahi ka fe mi ore han fọlọrun ba ka dupe ore
0: allah
1: ala ni'amihi lori dara to se fun o
0: ajau
1: o ba ni ko se n tọlọ ba mi o se fun
0: oh
1: a fe mi to to hun o se fun o o se fun mi o se fun yin o se fun wa o se fun won ko se n ti o se fun afa ìdẹ̀rẹ̀ lọ ń kárí ọ̀sán gbatẹ́gùn níbò míì wọ́n ń sanwó ọ́ksíjìn ni wà láfà ṣéwù à ń gbatẹ́gùn sí mú àárọ̀ òrùn sùn níbò míì wọ́n ń sanwó òrùn sùn ni pé mo fẹ́ sùn àfà ọ̀sánwó lòtẹ́ẹ̀lì níbò míì ọ̀fẹ́ sùn mọ́bí àfà ọ̀sánwó ni àfà wọ́n fọ́n dúrọ́ọ̀gì kan tó sùn ni níbò míì àfà àásanwó atẹ́gùn tágbàsára ni ọ̀gbatẹ́gùn ọ̀fẹ́ ọsùn ọfẹ ọjọ njọ ọfẹ níbò míì wọn ń fi kánú lárọba wọn ń fi nfa mí sin yàrá ni afáṣẹwù níbò míì látọjú ilé ìtọ ẹlòmíì náà ti ń fi rọba sí ti ń fi nfa mí sí la níbò míì wọn wá iṣẹ tì afa eléyìí ọsẹlẹ sí wa
0: wọn wá lu
1: wọn wọn fẹbẹrẹ lu afa asọgbẹ afẹ fún lómi
0: látara pé wọn wá sàn
1: omi tí wọn fẹ tọ yan tọ kakun.
0: ilẹ̀ sukura lọ́ọ̀hì alẹ́ ni a mi lọ́ọ̀hì.
1: ẹ sọ fún aṣẹ́wù ká dúpẹ́ orí ọlọ́run lórí ìdàrá tó bá se fún wa ìdàrá lọ́wọ́ ó pọ̀ kò ló ń kà.
0: ilẹ̀ sukura lọ́ọ̀hì.
1: kọfà ìlẹ́lẹ̀ kọ́ rọrùn sun ìdàrá kan ni.
0: alẹ́ ni a mi lọ́ọ̀hì.
1: ọba aṣẹ́wù àní ká dúpẹ́ káfẹ̀mí orí ẹ̀ fọwọ́ lọ́wọ́ orí lórí orí tó se fún ọrí náà pọ̀ ibo yìí tá à ń sọ lọ́rọ̀ yìí afa orí ọlọ́run afa aṣẹ́wù níbo mi ẹnu ẹlòmí fẹ́ ju tiwa lọ àhán rẹ ogun ju tiwa lọ tí bá ń sọ ẹ nígbà tí wì ẹlòmí létí fanfa afa etí ni ògbọ́n kankan ẹlòmí lẹ́yìn ijú afa tó tóbi kò ní gbá àwọ̀ afa aṣẹ́wù ẹlòmí nímú tó gùn afa kò gbọ́ orun kankan bí nǹkan bá kú sẹ́gbẹ́ rẹ tí nǹkan kú tó sílẹ̀ kò mọ tí ń rùn kò fọmọ tí ń rùn afa ẹlòmí ní ọwọ́ kò ṣe é gbé ẹlòmí lẹ́sẹ̀ kò ṣe é gbé tẹ́lẹ̀ bí yóò bá wọn tọ́lẹ̀ tàfà aṣẹ́wù yóò ṣe máa lu agbójẹ dín ni ìwọ́n sì wọlé ọmọ ọta nírọ̀rùn
0: yóò sì máa gbìn
1: ara ìnira ara orí ọlọ́run kanu ni lẹ́yìn tí wọ́n tọ́ kàkún nígbà mí ẹlòmí ò lè wọ́n sọ afa aṣẹ́wù wọ́n sì fáànù sílẹ̀ àyè afa tó pẹ́ kí
0: ni ni a mi lọ́ọ̀hì.
1: káfẹ́ mi ọ̀rẹ́ ọlọ́run lórí ìdára tó ṣe fún ọ ìdára ọmọ ó ṣe fún ọ ẹlẹ́mí ti fẹ́yàwó àfa ọgọ́nú kò gbọ́ pa.
0: aláàní àmì lọ́ọ̀.
1: bọ́ọ̀ ṣe ń sọ ìyàwó yẹn ọlọ́run sọ yín fún ọ.
0: aláàní àmì lọ́ọ̀hì.
1: ẹni wọlé bọ́rúùmù láàrin ìṣẹ́jú mẹ́wàá ó ti bí ní tí yóò bí àfa.
0: aláàní
1: àmì
0: lọ́ọ̀hì.
1: á sẹ̀ máa ká ọlọ́ni ká dúpẹ́ orí ọlọ́run lórí tó ṣe fún wa ní dẹ̀ra lẹ́yìn tí ó ló ń kà.
0: allah.
1: wàá tẹ́kùn mí ń kú lè máa sa àtúnwòhù. wàá ń ta ọdún ní ìmọ̀ta
0: lọ́ọ̀yì
1: látòsúnwà. ọba ṣẹ́wù ká wàá dúpẹ́ orí bá a ṣe kọ́fì bẹ̀rẹ̀ pé ní ọlọ́run ọ̀ṣẹ́hùn ẹ̀yin olórí wa ẹ̀yin náà ṣẹ́hùn látà ọkọ̀ ṣẹ́wù mí ní àzọ́n ongan bẹnu to gajo nu inu ka jọsi fọnà kílàsì náà wàá ṣe o àásì náà ìjọsìn ìpọdù sí ìṣàfà ká wàá dúpẹ́ orí ìdẹ̀rẹ̀ ọlọ́run ongan wà nu to gajo nu jọsi fọnà.